0: ọ̀nà mẹ́fì. Mímí àṣọ yòòyàn mi wá sí. Ó yòòyàn mi. Ẹ̀fẹ́ gbọ́mọ pé wọ́n yìí. Wà yé yèmí wú ni àmẹ́ ká.
1: Wọ́n ní ẹwọ́ sí sẹ́lẹ̀. Wọ́n sí sẹ́lẹ̀. Wọ́n ní
0: ẹwọ́ sí sẹ́lẹ̀. Wọ́n ní ẹwọ́ sí Baba Oluwanta,
1: he's
0: on the Lord. Lord, I bless you. Kate Masata. Hey. Tati, I'm in the onion. Hey. I'm going to go.